wẹ́sí ọ̀tẹ́nà ramọ̀dé ẹ̀dọ́ ìgbìnídú rẹ̀ ìhuanínẹ̀ nùsọ́nù. Uwẹ́sí mọ̀dé ẹ̀dọ́ ìgbìnídú rẹ̀ ìhuanínẹ̀ nùsọ́nù. Ọwẹ́ apáwí mẹ̀rẹ̀ fún. Uwẹ́ tùbù ẹ̀ ìramọ̀ ìsà ní ya pọ̀nmọ̀ zẹ́rẹ̀ ẹ̀sí ná ònú ẹ̀ ònìmàwẹ́ yà fẹ́. Ẹ̀sìnù sáwó àìsẹ́ tí a pọ̀ mọ́ ẹ̀dẹ́dẹ́mẹ́dẹ́. Ògé ìgì òtù ẹ̀mà hí àsun ẹ̀ náà wòrá rí ògbẹ̀ ọ̀rí bí ẹ̀sìnù rẹ̀ ẹ̀dọ́. Mẹ̀nàgùn náà sàmúdìàmẹ́ àìwò ọ̀rẹ́rẹ́ máa rẹ̀ Antoni Ounamure ọ̀rí àhì. Ẹ̀dọ́ ìyá pítán wẹ amátúrò àìtó iná yá wa. Ẹ̀ná lè má náà rè gú ẹ̀ rọ̀rọ̀ rọ̀rọ̀ nígbé irẹ́ Festus alẹ́ ẹ̀kẹ́. Láre mi wẹ èèyàn yí bẹ́ẹ̀ ọ̀hún tà nà sí ẹ̀mẹ́ òrá rí gbẹ̀ orí bí ẹ̀sìn ké egù arin náà. Sàlóbọ́ánú rí ẹ̀ àfihàn gbé inú ẹ̀. Èbó kàlùmọ̀ hí àyà sùn ògé náà rà dó rẹ̀ ẹ̀dẹ̀ náà. Kéré èbè náà kó bẹ́ẹ̀ ọ̀tẹ́nà rán. Ọwé náà wẹ́ ọ̀pọ̀mọ̀sẹ̀ ọwé náà wẹ́ ọ̀rí ẹgbẹ́ ìṣẹ́rò yí. Nọ̀rẹ́ ewó náà kárí sàn west rẹ̀ òtú ẹ̀dù. Náà ló ìpọ̀n mi má yá fẹ́ nọgbọ́ ẹ̀wẹ̀ mi nígbẹ́ iyẹ̀ ọ̀pá àríyáwó à. Yẹn rárìn Greece, Syria, Ihama. Ìwì ẹ̀ náà dóró ẹ̀ ìpọ̀n mi náà. Ọmọ́kò Victoria, ọ̀pára, ọmọ́kò Lovent, Osagie. Kèrè òpè ọba ẹ̀dọ́ ọ̀dún ìhàmà òbí ẹ̀ ìhàmà ọ̀bìnrin kídàn yẹn rẹ̀ ẹ̀dọ́ ọ̀dún ìyẹn pọ̀ ń wà yáfẹ́ ọkùnrin sọ wé náà ìwé ọ̀rẹ́ àmáyémíàmì ìrí ẹ̀ parliament nọ̀rí rẹ̀ ọkọ̀rọ̀ wàrí zẹ́dí àrètí ẹ̀ community town hall wàrí pàgbé wàrí èjì rẹ́kọ̀d náà rèé sọ ìgbé náà rèé sẹ̀ ọ̀nyẹ́mí ìgbè rẹ̀ ọ̀tá náà. Amáyé miami ọ̀tẹ́nà rán dixon ibùdé nọ̀rẹ́rọ̀ kábọ́ánú pẹ̀rọ̀ ẹ̀yàtọ̀ àìwò kẹrẹ sunday ìrazẹ prince osaitin ọbaṣọ́gi àrẹwẹ òrùn arọ́rẹ́jẹ gbéyí àti ẹ̀rọ sójà ẹ̀rọ kábọ́ánú pẹ̀rọ̀ rà ẹ̀ oríhùn ẹ̀ òrí ẹ̀ ọmọ ìgì ẹ̀. Amáyé miami ìnọ́bà ka àìwò kẹrẹ monday àbùsọ́mọ̀ john ẹ̀bẹ̀gbòdì ẹ̀dẹ́wì ẹ̀bẹ̀gbòdì nẹ́gbó ẹ̀kọ́ wíò ọmọ ẹgwí kẹrẹ ìrí ẹ̀ àgbọ̀nọ́gà ẹ̀mí samson ọmọ ẹgwí. Òye tó ẹ̀ ẹ̀rọ kábọ́á welfare association nọ̀rẹ́dù rẹ́yọ́rọ́ gẹ̀nà tó wáyà ìfẹ́ nọ̀nà ọlágáyẹ̀rẹ́ dominic ẹ̀dẹ́gbọ̀nyà nọ̀nà rẹ́yẹ ọgbọ̀n ìbínúkwá sunday ugbó ne isabelian joseph navier norisi emego fanati financial secretary maye miami akọwa anọrọ emode ogbebo wie ewokabua wefe kloro waki norisi ayọrọ ginatu wayafe ọtẹnà rán yẹrẹ sunday egwakun kuweki mọwari wayi rekọdi na sọnyẹrìgbì pulling egwakun bishop edward egwakun felix ikato charles ikato friday ikato òpè ọba sahara òwúgbé nọ̀rẹ́dùn òwe obìnrin kẹrẹ ọbí pàpẹ́ran fine boy òdẹ chaka ikato godwin ẹ̀yọ́bó jb ọ̀pọ̀yà òwe godwin osaemida òwúẹ nọ̀rúgbẹ̀kùn ọpásàkùnbà rẹ̀ dúkúwẹ̀ kìmọ́kàrẹ̀ wáyé rẹ́kọ̀ náà sọ̀nyẹ́rìngbé pé ọba lucky gbinákẹ́ náà yẹ lucky star ògì náà owó wáyáfẹ́ ọ̀rẹ́ náà. Ìbọ́rò ìnáwó ṣùbọ́ ayéyàgì ọ̀tẹ́nà rán ìránúgì yẹn rò pé ọba sl ìmọ̀sílì náà dé aránkú ààrẹ ìmọ̀sílì venture náà rú pé ní lagos road rẹ̀ ẹ̀dọ́ kúwẹ̀ kí mọ́kàrin ayé rẹ́kọ̀ náà sẹ̀ ọ̀nyẹ́rìngbè rẹ̀ ọ̀tá náà. Ìbọ́rò ìnáwó kò bẹ́ẹ̀ ọ̀bẹ́bọ ẹ̀zìníà ọmọ henry ṣọ́bọ̀ ọ̀rẹ́gbẹ́ ọ̀rẹ́gbẹ́ ìṣẹ́lógbénè
awe iwie san hia ife keni kpia keni hu kenore ogwa ebele kakebe ugun amao ve ujogba okalo ewosa onwe mamia miwa oteno gan omo henry eyazutome yo geto e uwahia ogeto uwahia fe omare miami bi amao no ire ujogba wo saloba no ri afi agbenu wa okalo kakebe ewosa kebe igwebe no pewo awe yogo gina to e yen bi gwe gogo gogo ni gbe yen ga opio ba first us aleje no bi ahowa no kwa oge no bi sien mi uga bi gbe ni kegun are na no acting managing director oge uga bi gbe oge bs ni ke egun are na oteno kan obebo ezinia omo henry yogie uwen onyere na ebe na we ko be oteno ga yega o kaimi steven omozo gbe na se poge ama onu pewo ose obo omo egberi oto ya geto e abe geto e enoge ehige inadege no ka we ibi ama o noge oge ama onu pewo kebe abe ikamo ya ife kebe bi ama o nipia keni ku kinoro wa kinore isi uyogo gina to e yan hia o kare obo eraze no ire ewosa ma be mi ami ogira ogia yebo na no ire amao obo ezinia omo henry eyozutomi comrade john imazo keke aye mc gino geraje mai me mi opoku rosaline osawe jp kebe okami aslin agbogi ore ibele mai me mi ise wamiuhe no vire amaho kebe emikpia emihu zebe omuhu na ugie omomi ni a wabi du we o yogo gina tun ahia ife saloba lori e afin agbe ni a na edo gbo so ene rijo ogbidi osin na ye baba ejo o saloba lori afin agbe ni we otin e no pia ni kere ge obije egbe yi oten ogan yen ge okami steven omozo gbe no se poge ama onu pewo yo gie ohun onyere na igi wa wa ipagbe ni nu wa yo wera mu to be ihuana no iso igbe na